0: Mẹ́tí ó dó fún rẹ́gbẹ́gbẹ́ fún mọ́yà dúdú kan. Mẹ́tí ó dó fún rẹ́gbẹ́gbẹ́ fún mọ́yà dúdú kan. Mẹ́tí ó dó fún rẹ́gbẹ́gbẹ́ fún mọ́yà dúdú kan. Mẹ́tí ó dó fún rẹ́gbẹ́gbẹ́ fún mọ́yà dúdú kan. Etí ẹ̀bí ẹ̀ ṣe wá pé. Yàyíṣẹ́ àwàgbé. Ẹ fún mọ́yà dúdú kan bí ẹ ṣe àwàgbé.
1: Abobogbe àwàgbé ẹnu jíìn ẹnu pátá tí yínú ilé jìjì ìfẹ́nàmẹ̀ ẹgbẹ́tọ̀ chimianu ada. Àjàdù tàdóbíó tí ìpele jìjìnà mẹ̀ ìyínú yóò dúkọ̀ àdùkùlìdójí tí a mí wàwà náà kọ́ anyámẹ́kì.